wɔ bɛrima bi a yɛsɛe na ɔyɛ ɔno na ɔbaa sɛ ɔbɛhwehwɛ ne woakye bi ayera ɛdeɛ ne wo haw na wogye awerɛfo.